àmọ́ bọ̀ àtọ̀tọ̀wẹ̀ yìí ń lọ àdọ̀hẹ́gbọ́mẹ́ dìke mi ní pọ́n òwe jòwẹ́lì tán jòwẹ́lì sí òwe òtàwé àfọ̀yé tán wíyàwé jòwẹ́lì sí òwe nílò mi pọ́n pé dòmí tán lẹ bó pọ́n gbéta tòmí tán lẹ bó pọ́n nulẹ̀ ńdọ̀ nulẹ̀ náà di ọdọ́ dàgbéjì dìke mi ní pọ́n jòwẹ́lì sí òwe òtàwé mìíràn pọ́n sọ àfọ̀yé tán wíyàwé gàtsó yìí dọ̀ dín vi wẹ òkú náà dọ̀ mi lẹ́dọ̀dẹ̀ kó àìhà mi tán lẹ́ kó ònú bíblà kó àvi kó rọ̀ kó àwọ̀ bíblà kó fílẹ̀wẹ̀ jù wúyẹ̀wẹ̀ tó hódọ̀tẹ̀ dọ̀pọ̀ nùgbó dídí ọ́ sìngàn gbẹ́sọ̀ wá bọ̀ dídí ọ́ ẹ̀nà gbẹ́sọ̀ gán wá náwẹ̀ ẹ̀nà jọ̀dọ̀ kó rọ̀ kó tẹ́wẹ̀ rọ̀ ẹ̀rọ mi dí ọ́ yéèrọ gàtsó dèvié wẹ òkúlọ̀ dọ̀ mi di ọ́ dòde kó àyíká mi tán lẹ́ kpókpó mi di ọ́ dòde kó àyíká mi tán lẹ́ kpókpó ayọ́n ẹ̀ dídí ọ́ dò jù húyẹ̀wé de àmọ́ tó nuyíwá nukún tají tán mẹ́ bọ̀ mi náà dọ̀ pọ́n nùgbó mi lẹ́kọ́ dò ju ẹ̀ de bọ̀ mi lẹ́kọ́ dò ju ẹ̀ de bọ̀ mi náà dọ̀ jù húyẹ̀wé mi sọ̀ gán di ọ́ àmọ́ nílò mi yá ìhà nugbó tán tó lẹ́kọ́ dòde mi náà dọ̀ ju ẹ̀ asin gan jona mi ma mi ko wa nu ma je mi ni wa ma mi ma wa nu e je mi ni ba si ne nu ya do nu kun san mi si mi ma ba ine amo ni ndo nu gbo ton de mi do ho bo de je samedi abi segbe bo mi so ago nu do po de ma je mi ni wa lo mi so ago ye me bo mi wa de do nu kan bo nu e je mi ni wa ma wa nlo bo de mi wa leko go to o se de wa bo de go mi sọ adọdọ mọ lọ jìwéwé fíwẹ mi sọ tètè wúra lọ kpódógọ bọ mi sọ avọ nu òhó kún lọ kpó de mi kó dọdá yìí lọ bó sọ wà jìwéwé ayé jìwéwé dénà jóná mẹ mẹnuwẹ jìwéwé àwùbla tó mẹjítọ hún gán yẹ mi kò wà nu ma jẹ mi ni wà bọ yín dọ hó lọ kplọ já vọdọ mi tè bọ wé kpókpónu mi náà wá nàdó tó gbé yìí nàdó tó gbé yìí nu yà kó dọdá yìí dọ àmà sọ nà gọ yé mẹ bá ete to amakan biyo jomio nado singan note gligli nado tindwa iha nado singan wa nwe jani wa bo we popo nu anu wa nado singan to didodo molo ji huye we jonami juye we jonami susu gege gbetole ton yedo emi leko do juye de shigba ima leko poto iha nu gboton lopo amo ji huye we ponu edo bo gancho yedo divi we okulondo mi ledo de po iha miton le popo poto nu bibla po amo bọ́yá àmàtẹ̀rẹ̀ òyàn dé nǹkan tán yèkóná blanu ló bọ̀ wọlé lẹ́nu dé mi blanu bọ̀ mí náà yí ṣe dọ̀pọ̀ nulẹ̀ kpó èkó yín nu sọ̀gbẹ̀ wẹ̀sí náà mi blanu tán wótò mí náà dọ̀ nulẹ̀ kpó kó sọ̀gbẹ̀ bọ̀ àpọ́n ètè wótò àmọ̀ wọlé náà dávidì dó blanu ló wọlé náà é blanu kpó godo mí mọ̀ dọ̀ òvilọ́gbẹ́ kpó tó àzọ̀njẹ́ gbogbo bọ davidi ẹrọ ẹ wá yọrọ devi etan lẹdọ mi ná mi dúdú má dù bo ná mi ò sùn bọ ẹ wá kpatsa gbẹtọ lẹ ẹrọ wẹnu náà òvi edo tó azọjẹ yẹ tó ònú bla bọ dín dé òvi lọwọ kó dín ẹnẹ àwa bá sìndín bo adùn bo sọ adùn nù davidi wá dọ nùgbó ẹ ma ń bla nu ná ńlẹdọ òvi lọ nídónà gbẹ ṣègbá náwẹ òvi lọ ewado ayọ nu ejọ to chẹchẹ wọ kpo to bẹ ṣe ba kpo tọ ma ayọ nu ejọ do asu na hu ne tan go nu e davidi wa do na hu ne ni asu wẹ kpo do asin gan ya si lọ bọ ewadro nu dagbede hun gan gbigbẹ osin dayi ewa yi onu bibla ni adọpọn ajo ndudo bọ wa to nu bla nu titan lọwẹ ndo adona tọnsan lulu to me hwẹ e ma nu bibla wọnú náà àtò nu bla adona blẹ gbẹzán tó ekpọn nu bibla adona blẹ gbẹzán tó ekpọn bọ náà gbẹ nu edzi ani gbẹdà yìí e ma nu ahọ́nzúnbọ gbẹ nu da yìí ndetí bọ náà gbẹdà yìí e ma nu dukẹrẹ adona tọ́sán lulu tó mẹ yẹ kpọn lulu sí nu de davidi wa bí àwọn nu yà wà wẹ davidi bọ egbẹ kpọtò nu bla kpọtò nu bla kaka yẹ kpọn kpọn nu yà wà bó ado na ko hàn sán gali lọ mẹ́ma yọ dídé mẹ́ma àmọ́ díà tó nu bla onu bíbla.